0: Asue mi tɔn ye nu mɔ kɔtɔn cɛ bɛ vɛ do emi kaka lobo de emi tɔn si ko gbe yɔ mina si ko yi kɔtɔn a abi aliyɔyɔ emi rɛ mi de fɛlɛ ti ye yɔ mi gbɔ kpe nu kɔn aliyɔ wo kponbo nu ko ni fo aji yɔ edo nu kpɔn mɛ mi tɔn rɛ ba yɔ akpakoe eni wɔn de sun.
1: Bɔn mɛ de wa kan nu si a bɛ tiɲɛ kan nu do nu si a.
0: Jago,
1: jago,
2: jago,
0: jago, jago, jago,
2: jago, jago, jago,
0: jago,
2: jago,
0: jago, jago,
2: jago, jago,
0: jago,
2: jago, jago,
0: jago,
2: jago, jago, jago, jago,
0: jago, jago, jago, jago,
2: jago, jago,
0: jago,
2: jago, jago, jago, jago,
0: jago,
2: o na se ro ewe gbe a
0: e o
2: ni gbe do me se ro fide o
0: eyo
2: bo do gbe nu e god this is o je ra hodu do ni e
0: aha
2: do iyan we do a hodu da mo e lo ja hodu ji ni
0: e lo ja hodu ji
2: e e bi o ka zero po ba e mi he ko wa e ni mi ja nde wa gbe ra lo mi ja hodu do gbe ro ko e lo gbe lo bẹ pla mi ye xenu me ko de bu gbe bo mi a do ko de hun mi no do wa to mo de ko za kwa
0: lo te uka
2: a che nu ti a to ko ja yo ro yo be a
1: ko do mo
2: to no zo ndo mo de xenu le wa mi to de su wọ́n ẹ̀rọ mẹ́rin tó bẹ́ẹ̀ sì wẹ́ẹ̀
0: mẹ́rin
2: yìí wà ní ìdò ní sunfi ọdún òpin náà gé wẹ́ẹ̀rọ yẹ dẹ́bà tẹ́mọ̀ kọ́tún ìgbé ọ yà sọ́pàá kan nà ọ̀yọ́ ẹ̀
0: nǹkan
1: bí ọ dà kó òpin rẹ̀
2: ìránṣọ́ èdè lẹ́rẹ̀ mẹ́rin máka lá lò pẹ́ àmẹ́rin kó níbi ojú mi lòpodo
0: pẹ́pẹ́pẹ́
2: yọ ní yọ̀nù wẹ́ẹ̀ àtẹ́mọ̀ kọ́tún wá ìgbó dá mi náà ṣe kọ́ tó gan jí bọ́n ta kókó a ẹ ṣògo ni mẹdẹ ó kà fọ bí ọfẹ ní ẹgbẹ ní káwọn yìí ọkùnrin ju ọbẹ yìí mẹdẹ ó yìnwà lóyún ọ̀nà wa tó kó kà mí ẹ ló kó ẹtí rẹ yìnwà nílò ọkùnrin ju ọmẹ à fi ó pọ èjì ọrùn fi ọrẹ fẹlẹ kẹrẹ mi lọ àyè.
0: Ẹ gan jí ẹ ó jì fi ọ ẹ lù àtọ́gọ́.
2: Ẹ ń bo fẹlẹkẹ. Bíyànjú kẹ́ra ló kú ẹni ìdìmọ̀ yìí rẹ̀ tó fẹ́ níyì.
0: Kàjí ìsọ́kẹ́ ìgbé tán bí.
2: Bíbù káríwọ́ kẹ́ń bí ọ à. Bọ̀ kùdùkùdù bíi dìrọ̀ àtúnú rẹ̀ lọ ẹkún mọ̀ dòrò kúrò. Vodú àgbàlẹ̀ ẹran dègọ̀ rẹ̀. Vodú àgbàlẹ̀ ẹran dègọ̀. Nàárọ̀ ní lẹ́kọ̀ pé dọ́tà máa ràn. Sí àlọ́ pọ̀ndó ẹ̀yì kú ẹ̀ náà gbèdìyàn ló pẹpẹ ló pọ̀ à.
0: Àbí o.
2: Mẹ́tọ̀ yọ̀yọ̀ ẹ̀ mọ̀ ẹ̀ lè sún ní kan yìí mẹ́fà nù ẹ̀ dé. Fi èmi lẹ́kọ̀ ìtàn yàn à. Ló mẹ́rẹ́ dẹ́gbùdé máa tún lọ ẹ̀ lò tèwà rẹ̀ dì ayé. Súnà kẹ́rẹ́ tún báyìí ló kì í kú ẹ̀ láyé mẹ́fà. Ní ká lò jíjọ ẹ̀ lò hun ẹ̀dùnmọ́ bí ẹ̀ tọ́pọ̀nà pọ̀nà sí a. Àyìnsúnù mú ìyìnsúnù pé ń kó ní fó. Kọ̀gbọ́n tọ́nà jìhàn lérò yìí tó jìwé yẹ lọ́sùn máa sọ́bọ̀ déwè jì. Òwe ni wọ́n máa jí déwè ló àwa ìbí ọfà mi mẹ̀dá sí iná fẹ́lẹ́. Kú ọdí. Ǹdẹ́bù ẹ̀rọ sàn kúlẹ̀ tọ́tọ̀pọ̀nà tọ́pọ̀ édókòrò sí kúlẹ̀ tọ́pọ̀nà pé. Dán dé wà kó èpò vidó fẹ̀yọ́ mi ní gbọ̀ndìyàn náà. Dán vidó pé àwọn gbẹ̀rẹ̀ náà ẹ̀mẹ́wò rẹ̀ dùn án. Tiwọn yìí kò fi àfikò yìí bìbì kó àgbà. Tiwọn yọ̀nù apá ẹrù taká bẹ́ẹ̀ ni wọ́n siyẹn dín. Nímìí ṣe yọ̀nù fèrè bẹ́ẹ̀ ládọ́dọ̀ kó jọ̀ọ́ kó nù ìfínà ìdàgbòsí gan.